bákan náà ni ilé ẹjọ́ ti kọ̀ fún gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun Adémọ́lá Adeleke láti yọ ọba Akirun ti ìlú Ìkírun ọba Ọlálékan Akadiri kúrò lórí ipò. Bákan náà lórí ètò ààbò tó mẹ́ẹ̀ ajìjàngbara Sunday Igbòho ti sọ di mímọ̀ lánàá òde yìí wípé òun dúró de àṣẹ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí kóhun tó ṣàfilọ́lẹ̀ àwọn ẹ̀ṣọ́ elétò ààbò tí òun pé orúkọ wọn ní ìrú ẹkùn eléyìí tí wọn yóò fi òpin sí ètò ààbò tó mẹ́ẹ̀ káàkiri apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè wa ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ́ ó di òkè òkun níbi tí orílẹ̀-èdè US ti sọ di mímọ̀ wípé owó tí ó tó 187.3 million owó dọ́là ni wọn àwọn ti gbé fún orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí owó ìrànwọ́ nínú ọdún 2026. Lẹ́kẹ̀rẹ́ ìdárayá lówùúrọ̀ tòní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ń gbé òṣùbò káre láì fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Enugu Rangers fún jíjáwé olúborí fún ìgbà ẹ̀kẹsàn-án ìyún nínú ìdíje Nigeria Premier Football League tó ṣẹ̀ parí yìí. Ìbẹ́ oníròyìn òní ju báyìí lọ látorí ìkànnì 95 ó lè kọ́ Dondo wà Zobia FM. Ǹjẹ́ tún pàdé wa ní dédé aago kan kù ṣẹ́jú 15 nígbà tá a máa mú ròyìn káàkiri ilẹ̀ wa àti lókè òkun wá sétí ìgbọ̀yìn. Balikis Rewami Rila wà ló ka ròyìn òun fún yín lówùúrọ̀ yìí. Akópalẹ̀mọ́ ọdún iléyà abáwa láyọ̀ àtàláfíà. Àmì.

0: Asopia FM.
1: You type Dory True on Asopia FM. You type Dory True on Asopia FM.
2: Ama agba ugbu a bụ oge eji ewetara unu isiokwu akpụ n'ọnụ nwoke na-abịara unu site n'ụlọ ọrụ ndị Wazobia FM. Ọ pụrụ iche n'ebe mgbasa ozi n'ikuku dị.
3: Igbo ndị nne ji egori mgbede ọma nọ. Ọ baala isi nya baala agụba, onye a nabara ndụ ya dododo zokwe nọ n'afọ. Ndụ anyị nọ n'imie, ọ dịghịkwanụ nke a na-akpọ abụọ. Dịka o siri wee dị ndebe anyị n'ịmalite ya bụ isiokwu bụ nke anyị kpụ n'ọnụ were bata, ka ọ dị ugbu a eji nwayọ wee mee ka anyị mata echi niile abụrụkokwe nke a na-akpọ onye ọbụla nọ lana n'ụlọ nwanne echi bụkwa otu Tọzdee nuo, ị ga-anọkwa na zuru ike ka anyị gbaa anya bụ sala ka ọ baa n'anya. Onye bụ onye oti mkpu Peter Obi n'ihe gbasara okwu na-aga n'ikuku ndebe anyị etiela mkpu n'oke onu ma na-ekwu na-asị ọkwa okwu ụgha, ọkwa naanị ka ekwutọ aha ya bụ dịka eji eje mba ka ndị ugwu wee kpọọ ya asị, ka eji wee na-asị na mgbe ọ nọ n'ọchịchị o ji wee bụrụ n'ọsịsị chụọ ndị n'ugwu niile nọ n'ala Igbo ọkwa okwu asị otu mkpụrụ eziokwu adịghị n'ime ya bụ okwu. Unu egena ha ntị, Peter Obi bụ onye eji eje mba. Ndị uwe ojii nke obodo Anambra akparago mmadụ ọnụọgụgụ ya dị 17 bụ ndị otu nzuzo na-emenye bụ obodo Anambra ka ụtọ zuru oke ghara ịdị n'ime, maka ọ dị ugbu a Tochukwu Ike Ngabo ọnụ na-ekwuru ndị uwe ojii si ndị a bụ ndị ga-eji nnọọ nwayọ wee gaa n'ụlọ ikpe chifee aka abụọ n'azụ nye ọsịsa otu ọ ga-ewu anya. Dịka o siri wee dị, onyeisi oche otu APC gbaa gburugburu si na-ebute iyi na a ga-anwụ eweta agbaranya dụọ onye isi. O nweghị mgbe o ji wee bụrụ ihe ndị mmadụ na-eche o ji wee bụrụ na ọwụ ike bụ ihe na-akpa nkata nwa ọgwa afọ ụbara bụ onye ji aka ya na uchie na obie niile wee wezuga onwe ya na ya agaghị eso azọ ya bụ ọkwa gọvanọ n'ime ya bụ obodo Rivers. Ndị uwe ojii amalitego ime imi n'ala ka amata ihe gbasara ogbugbu anwa e gburu ya bụ osote gọvanọ mgbe onye nke a na-akpọ Kafar onye Dauda Abdullahi bụ onye nke e ji mma wee sogbunyụọ anya. Ndị uwe ojii ji nnọọ nwayọ wee mee ka amata na ya bụ njinji bụ n'ime ndeeri mgbe o ji nnọọ nwayọ kụọ elekere abụọ ụbọchị Tọzdee ka ndị omekome ji nnọọ nwayọ wee rụọ ya bụ ana ma pụọ eze enu, maka ọ dị ugbu a amalitego ime nnyocha n'ime ya bụ obodo gịnị Mina. Site n'ike nke obi n'igwe elekere anọ na-akụ akụ anyị ezukọta wee nọkọ n'ogene bụ ebe anyị ga-anọ wee dozie ihe gbasara ọdịmma ndị Igbo n'ịbanye anya n'ọtụtụ ihe bụ ndị nke na-agụ ahịa ahịa ma na-enye anyị nsogbu ka a ga-esi eje ya bụ ije ka ije wee kwụọ ọgịga. Ọkwa ugbu a ka ya bụ richa mecha aka yorịyori nwa bụ MC Jolly ji nwaanyị na-akwado ka o bupụta gbuo ka o si wee na-asacha ya ugbu a ndebe anyị ọ ga-abụkwa na ọ ga-eje ebe tele aka onye ọ dịkwụrụ n'akụkụ na-eche ọ pụta banyere ya ka unu gasie ike.
4: Ọrẹwa kí ló dé tó rojú kókó báyìí.
5: Wo ọrẹ ó sún mi oje ìyá ìṣẹ̀ṣẹ̀ pè tán lórí fóònù ni. Ó ní gbogbo abọ́ ọ̀dá náà wa ní ń jò gáàsì sìlíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán gbogbo ẹlẹtírónìkì wa ló ti dẹnu kọlẹ̀ owó ni ò sì ṣarajọ yìí.
4: Ara ń tà wúnu ṣọ́pọ̀ ọ̀gbọ́ nípa CDCare ni.
5: CDCare kí ni ń jẹ́ bẹ́ẹ̀.
4: Application àṣírí ọ̀la ni níbi tó ti ra gbogbo tó fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o. O lè sanwó ohun èlò tó bára fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
5: Irọ́ ni o.
4: Òótọ́ tọ́ hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDCare ni mo ti rà wọ́n kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
5: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
4: Ìwọ ló béèrè tètè dánlóòdù CDCare lórí Google Play Store àti iOS App Store kí wọ́n náà máa jayé CDCare ní wẹ̀lẹ̀mù.
6: Ọ́fíìsì CDCare wà ní Block 2 Civic Center Ultra Modern Market Civic Center Kano. Ẹ lè pè wọ́n sórí 070-7484-3345 070-7484-3345.
4: Ẹ kàn sí wẹ́bsáìtì